ẹ̀ka ìmọ́lẹ̀ rẹ̀ kó má ṣe ìmọ́lẹ̀ pọ́npọ́ kó má ṣe dòpò mi ní fojú sunkún mi bàbá ẹ̀ ní fojú sunkún òun náà ní fojú sunkún mi michael kúnkún tó wá ṣe pátápátá mo ní kí o dún ikú tó de january 31st ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ ọlọ́run á fi àmì ayọ̀ hàn ẹ́ kò ní rìn jọ́ débi ń pọ̀nà ìmọ̀ ẹ̀ka bẹ́ ẹ̀ àní torí kodò lórí ẹ̀ òun náà ò ní torí kodò lórí wa may God bless you. Have a perfect sleep. I pray for you, my son. May you are blessed in the name of Jesus.